0: rẹ́rìn.
1: Ìyẹn
2: náà tẹ̀ dá
0: o. Tó ń bá ti ń dráìbù láti ibiṣẹ́ wa kàn gbèsè, a kàn máa pa òun lẹ́rìn, ó máa jẹ́ kí òun rántí ilé. Ṣé mọ̀, irú nǹkan bẹ́ẹ̀.
1: Àfitúra
0: kánọ̀ ni. Kí ni nǹkan táwọn èèyàn tún lè ṣe? Idán ò sọ̀rọ̀. Kí ni wọ́n máa ń ṣe?
1: Wọ́n ṣe iṣẹ́ nǹkan lèèyàn lè ṣe. Àwọn tó fẹ́ràn láti máa ṣe nǹkan ọ̀gbìn. Gardening. Wọ́n lè ṣe bẹ́ẹ̀. Ènìyàn kàn lè jọ jókòó níbi tó dákẹ́ rọ́ láàrin àwọn igi. Bí kéèyàn lọ sí park àbí kó lọ sí àwọn botanical garden. Àbí nǹkan jókòó níwájú omi. Ó kàn máa wo bómi náà ṣe ń ṣàn. Àbí kó máa wo àwọn ẹran àwọn ẹyẹ tó ń fò.
2: Àbí kó tiẹ̀ máa rìn káàkiri
1: náà. Àbí kéèyàn máa rìn káàkiri náà so kó ṣe méjì. Ó máa ṣe ìdárayá exercise kó dẹ̀ máa fi wà ní nature.
0: Ọkọ máa gbọ́ music mọ́ so èèyàn lè ṣe nǹkan bíi méjì
1: mẹ́ta pọ̀.
0: Volunteering
1: náà ó máa ń fúnyàn ní orí ọ̀fẹ́ láti túra ká fúnyàn ran àwọn èèyàn lọ́wọ́.
0: Bọ̀tọ̀ ilé à ń sọ tí ó bá ti rẹ̀ yàn bá mi tẹ́ máa fẹ́ lọ volunteer ṣebí tó bá ti rẹ̀ so ó dà pé àwọn nǹkan ta ti sọ́mà ti pọ̀ díẹ̀ náà.
1: Àwọn kan láì kan máa se oúnjẹ.
0: Oúnjẹ náà.
1: So àwọn ẹlòmíràn máa fi ń relax. Àwọn èèyàn ọ̀pọ̀ tán máa ń fi kan máa se oúnjẹ relax o. But àwọn kan wà tó yẹ pé wọ́n rò
2: pé àwọn kan ṣe puzzle.
0: Wọ́n ṣe puzzle. Mo ń gbọ́ pé táwọn èèyàn bá ń jẹun pé ibi tó wà lórí tó yẹ kó máa ronú. O máa ń dákẹ́.
1: Ìgbé ò dà.
0: Olùjẹ́gbẹ́ àwọn èèyàn máa emotionally eat. Wọ́n kàn máa jẹun lọ.
1: Láti quieting
0: mind. Láti quieting mind.
1: Ìyẹn ò dà.
0: So oúnjẹ èèyàn rárá lónìí o.
1: Ẹ̀fọ́ máa lo oúnjẹ rárá.
0: Ṣùgbọ́n èèyàn lè lo oúnjẹ díẹ̀. Comfort food.
2: Nǹkan kan náà tún wà tí èèyàn lè ṣe tó ṣe pàtàkì o. Ni pé kẹ́ni yẹn lọ sùn.
1: Oorun yẹn ṣe pàtàkì gidi.
0: Oorun ṣe pàtàkì ó dáa. Pẹ̀lú mi ọkàn yẹn a kàn máa lọ fófófó. A kàn máa ronú gbogbo àwọn nǹkan tó ti ṣe lénìí. Àwọn nǹkan tó sọ kadẹ̀ má purọ́ ṣe mọ̀ pé àwọn èèyàn tán máa jẹ́yàn dúdú bí oríṣiríṣi microaggression láti lọ láti rí. So kọ́kọ́ déédé sùn yẹn kò easy. Ìyẹn wọn láti kọ́kọ́ ṣe nǹkan àti step down.
1: Bí
0: kan kàwé. Ẹlòmíì ó lè jẹ́ pé synapse díẹ̀.
1: Nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú synapse díẹ̀ yẹn ni pé kó máa lọ di àṣà.
0: Nǹkan tó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú synapse díẹ̀ nìyẹn. Ó máa ń dàṣà.
1: Ìránṣẹ́ sí máa ń synapse.
0: No, Remy Martin oríṣiríṣi
2: ni.
0: Ọtí ni.
2: Ibonet.
1: Wá Ibonet.
2: Cabinet.
0: Ẹ ti lò yẹn rí.
2: Èmi ò mọ̀ lò. Ẹ ò pọ́bọdé làwa. A kàn máa ń gbọ́ tán máa ń lò ni.
1: Àti ìdàgbàdé àwọn tó máa ń lò.
2: Àti ìdàgbàdé ẹni tó ń lò. Àwọn kan náà dẹ̀ ní Guinness náà fi ń túra ká.
0: Ọ̀nà kìí ṣe age lọ́wọ́ fi ń lo irú àwọn kan bẹ́ẹ̀. Kìí ṣe age. But kí ni comfort food yín? Ẹ sọ fún mi kí ni àwọn comfort food yín kí ni àwọn nǹkan tẹ máa ń jẹ tẹ́ẹ̀ mọ̀ pé ẹ no matter how tí inú yín bá bàjẹ́ tó tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ju oúnjẹ yẹn ara yẹn á kàn wá lẹ̀ at least ẹ gbà gbogbo problem yẹn for now. Ẹ̀bùn
1: kì í ṣe gbogbo èèyàn ló ní comfort food.
0: Gbogbo èèyàn ló ní comfort food.
2: Mi ò
1: ní o.
0: Mi ò ní o. Ẹ ní comfort food.
1: But mo like àgbàdo.
0: Àgbàdo comfort food.
1: Tó bá jí mi lójú ooru, ó fún mi lágbàdo, màá jí màá jẹ.
0: Comfort food àgbàdo ẹ̀ ń kọ́.
2: Mi ò ní.
0: Kò sí oúnjẹ tó jẹ́ pé ó máa jẹ́ kí ni dùn. Iyán.
1: Ẹyin kìí ṣe.
0: Dodo.
2: Tí ẹ bá fẹ́.
1: Dodo wa jẹ comfort food.
0: No. Cake.
1: Àti pòṣán. Mo fẹ́ràn àgbàdo.
0: Ẹ̀pà kúlíkúlí.
2: Ó depend lórí
0: kílìṣí.
2: Ó depend lórí that time.
0: So kí ni àwọn nǹkan tẹ ti lò tẹ́lẹ̀ ní that time tẹ́ ń sọ yìí nígbà yẹn.
1: Ṣùgbọ́n ṣẹ́ri tí wọ́n bá ro àmàlà tó gbóná pẹ̀lú ewédú ewédú ni àwọn green wọ́n bọ ọbẹ̀
0: sí. Comfort food.
1: Comfort babala comfort food ni. Sí ni àmàlà ni.
2: Ó máa lọ.
1: Ó máa lọ ni.
2: straight away.
1: Kò sí time. Ó jà rọ̀, mo lè jà wàlà láàárọ̀.
0: Yes, serious.
1: Gbogbo àmàlà ẹ wọ́n láti rò ó kó fẹ́lẹ́.
2: Kó fẹ́lẹ́ bí etí.
1: Àmàlà ẹ máa fẹ́lẹ́.
2: Kó fẹ́lẹ́ bí etí. Ewé
1: dùn yẹn, wọ́n á ṣe é, ó máa máa fà, ṣọmọ tó máa ṣe ó máa jàn báyìí. A green, a bọ̀ bẹ̀lẹ̀.
0: For our English listeners, this is a very dry soup. Really dry.
1: It's not really dry, go shela now.
0: And it's greenish.
2: Yeah.
1: Yes. Yeah.
0: But
1: color
0: very
1: of life.
0: Delicious.
1: Yeah. Very color of life.
0: Very delicious.
1: Mm-hmm.
0: Yeah.
1: And then amala, cherry. Hey, they won't question of fish amala. Everybody eat it and like it.
2: Fish is fish amala.
1: Or fun. Any amala dudu nishu.
2: Yeah.
1: Yeah. And amala ogede.
0: Only laugh. That is a program do
2: yeah,
0: ri.
2: Yeah,
0: so ni la fun. O n ko ni la fun.
2: Bi se oni la fun.
0: But one log gede.
2: One log gede.
1: Ise elubo gede.
0: Amala, elubo gede.
2: Papa pa o to ba wa diabetic.
1: Men. So, comfort with amala, agbado.
0: Ni list. Ounje o le wa gbadun ju lotu wa ola.
2: I'm not a very good eater.
0: A fuzzy eater.
1: Olo to kosh onje wo leyin gbadun ju.
0: No mo like dodo. Mi ma nje dodo gbogbo eyan ni.
1: Ta ba je dodo gbogbo eyan ki sonje.
0: Kilo de la yi mi se oro ti mo so ye ko ye yi.
1: Ah. Sa pe mo ma ni atun ma na je dodo yan o feran yan ni e.
2: Eh.
1: So do ba pe en je dodo yan. I want to
0: On that note, oh my God, Ori, Coco below.
1: Ah, I guess.

0: Hello. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ káàbọ̀ sórí SAT àti máa ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti ìjíròrò pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn àlejò wa. Lénìí, a ní àlejò jankan tó máa bá wa sọ̀rọ̀ nípa nǹkan tó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá, ìsọmọlórúkọ. Ẹ káàsọ̀ ìyáàfin Silas, ṣàlàáfíà làbá yín o.
1: A dúpẹ́ olótùú. Tí ẹ máa ń pè mí sórí ètò yín nígbà gbogbo, mo dúpẹ́ púpọ̀ púpọ̀.
0: Ẹ ṣe.
1: Ìsọmọlórúkọ lẹ sọ.
0: Bẹ́ẹ̀ni, ìsọmọlórúkọ la fẹ́ sọ̀rọ̀ pa lénìí.
1: Ìsọmọlórúkọ.
0: Kí ni ìsọmọlórúkọ gangan?
1: Ìsọmọlórúkọ gangan tí ibi tí mo ti ẹ̀ ṣiṣẹ́ wá bẹ̀rẹ̀, mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ìsọmọlórúkọ nìkan. Mo fẹ́ ká sọ̀rọ̀ pé báwo kí ni ọmọ gangan jẹ́. Ní ilẹ̀ Yorùbá, ọmọ
0: ṣẹ̀mọ̀kan
1: máa ń sọ pé ọmọ ọmọ ọmọ òun ni afẹ́ ayé ọmọ ni ọmọ wa pé ọmọ wa ló máa gbẹ̀yìn wa.
0: Ọmọ
1: ṣe pàtàkì gan ní ilẹ̀ Yorùbá. Ìbí ọmọ ó jẹ́ ìṣẹ̀lẹ̀ ayọ̀ tó lágbára. Yorùbá máa ń sọ pé ọmọ la ń bọ̀ láyé, ọmọ la ń fayé tọ́jú. Tó ti yé yín bá
0: bẹ́ẹ̀ni.
1: Ọmọ la ń bọ̀ láyé, ọmọ la ń fayé tọ́jú. Òun náà dẹ̀ máa ń sọ pé Yorùbá tún máa ń pòwe kan, òun yẹn máa ń yà mí lẹ́nu.
0: Ẹ ṣe àwo.
1: Wípé àwọn á ní pé ẹni tó bá bímọ ọmọ náà ló máa sìn, ẹni tí ò bá dẹ̀ bímọ ọmọ náà ló máa sìn.
0: Bẹ́ẹ̀ni.
1: Àìríkọ̀ ọ̀rọ̀ yẹn lágbára.
0: Ó ní agbára.
1: Nítorí náà wípé ọmọ ó lè jẹ́ ọmọ tí o bí nínú ẹ̀, ó dẹ̀ lè jẹ́ ọmọ tí ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n ẹ̀ àbí ọmọ àbúrò rẹ̀. Nítorí náà ọmọ ṣe pàtàkì.
0: Àbẹ́ téèyàn bá mú bí ọmọ.
1: Àbí ẹ ti gbà.
0: Ẹ̀ téèyàn bá mú bí ọmọ tó múyàn bí òbí.
1: Olóṣù ẹ ti gbà tó múyàn bí òbí. Nítorí náà ọmọ ṣe pàtàkì. Wọ́n ní bó ló ti ń bẹ̀rẹ̀. Ni wọ́n ní pé ibi ìrìn àjò ọmọ náà ni tí obìnrin bá lóyún. Àbí tó bá di ọwọ́ sínú tó di ẹsẹ̀ sínú mọ́ ṣe ń pè
0: ní. Àdìwọ́ sínú dẹ̀. Bẹ́ẹ̀ni, bí Yorùbá ṣe máa ń ṣàpèjúwe àwọn tó bá lóyún ni wọ́n máa ń dọwọ́ sínú dẹsẹ̀ sínú.
1: Wọ́n á dẹ̀ máa gbàdúrà fún.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n á máa kọrin fún. Ìyá àbúrò. Ìyá ìbejì.
0: Àsọ̀kalẹ̀ àǹfààní. Ó
1: sì jẹ́ pé kan ṣoṣo ló wà nínú ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n máa sọ wípé ìyá ìbejì. Láti inú oyún yẹn ni wọ́n ti máa ń tọ́jú àwọn ọmọ yìí. Òun náà ti máa ń pọmọ míì ní àtinúkẹ́. Àtinúkẹ́. So nítorí náà ó ṣe pàtàkì kí a máa tọ́jú àwọn aláboyún wa.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó ṣe pàtàkì kí a máa tọ́jú àwọn aláboyún wa.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n á dẹ̀ lóyún yẹn fún oṣù mẹ́sàn-án. Wọ́n á dẹ̀ tí wọ́n á lóyún yẹn fún oṣù mẹ́sàn-án. Wọ́n á lọ bí. Ní ilé ìwòsàn. Ẹlòmíì lè bí tiẹ̀ nílé o.
0: Bẹ́ẹ̀ni.
1: Ayé àtijọ́ o.
0: Á lóde òní náà àwọn èèyàn ń bímọ nílé.
1: Ṣùgbọ́n ìyẹn ṣá fún mi o, màá ní pé mi ò ń sọ pé kéèyàn bímọ nílé o, kó lọ bímọ lọ sí ọwọ́ àwọn tí wọ́n mọ̀ wẹ̀. Kó lọ bímọ sọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ wẹ̀ o, kó má bí sílé o, torí àfi pé tó bá jẹ́ pé òun fúnra rẹ̀ jẹ́
0: nọ́ọ̀sì
1: tó jẹ́ oníṣègùn tó lè mọ bó ṣe máa ṣe.
0: Wọ́n láwọn onígbẹ̀bí náà tó ń lọ sí àárín àdúgbò nísìnyí láti ran àwọn èèyàn lọ́wọ́ láti bímọ nílé.
1: Ṣé lọ́dọ̀ yín níbí tàbí ní tàbí.
0: Yóò níbí wọ́n láwọn midwives tó ń lọ sílé tí àwọn èèyàn bá fẹ́ bímọ ní. Àwọn èèyàn pọ̀ tó ń ṣe ṣùgbọ́n àǹfààní wà fún ẹni tó bá fẹ́ ṣe.
1: Yorùbá gbà sá pé ìbùkún àti àdúrà wà láti ran ìyá aláboyún lọ́wọ́. Àwọn ká má dẹ̀ tún sọ ká má kọ ìpàdé mi ká má gbàgbé o, àwọn oníṣègùn ìbílẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n máa ń fún wọn lágbo.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n á dẹ̀ fún wọn ní wa fun oni efo oni sibisi ati ogun bile ka je ki omo ma dagba
0: bene bene
1: ademo pe ton ma je pe ile iwosan na lo tawon oloyinbo won ma ya foto won se gbogbo e
0: bene
1: ti ti osu mefo yen
0: bene
1: adura o ma wa jade to ba wa bi omo yen a soro isomo loruko gogongongongong ka wa sibisi e ti bere oro ni ojo keje ami ojo kejo awon mi se ojo keje o won somo loruko
0: iyen
1: ni okunrin ni won somo loruko
0: iyen ni pe tori awon ni ilu Australia ta wa ya ta won ilu awon oyinbo gbara to ma bi omo na ma so loruko iyen ni pe awon yoruba ki somo loruko ni gbara ton ba bi o di ojo kejo
1: Balao.
0: Tabi
1: ojo kejo. Tabi ojo keje to e ko bi ni ojo keje to e ko ojo ba e ko kunrin ojo kejo sugbon sin awon mejeje ko ojo kejo na lo ma se.
0: Ojo kejo.
1: Sugbon oruko yen o. Won wa sese so loruko wa fi se bi se se ritual ma pe bi bi
0: ceremony won ni aseye. Won won ni awon aseye ta ma se lati somo loruko. Won ni awon asa. Awon kan pato ta nse lati somo loruko ni ile Yoruba
1: lati somo e loruko ni ojo kejo ni wa so sugbon won ti ni oruko e sile na awon oyinbo yen na awon imi ni so pe won kan sa se ju na ni oruko e na ti wa ninu en to loyun fodi do su meso ohun lo se je npe oruko ton ma nso awon omo yen o ma nje bi won se waye mo lo pa ti so lori ese
0: a ti soro nipa oruko
1: Oruko
0: mo ti awon oruko amotorun wa awon oruko to jomo bo se bi omo a ati salaye awon oruko yen fun wa go beni beni
1: bebe lo akoni kola ajayi abi oke omo to ba gbe jade ninu kini abi nisin to se pe onigbagbo ni gbogbo wa de si onigbagbo kenkin te o si oluwa da mi lohun oluwa da mi si Oluwa jo mi loju ti Oluwa ni ife si Oluwa
0: so ni ojo kejo yen ki lo ma nsele gangan
1: okay ni ojo kejo yen ba je pe ni ti Yoruba ni
0: bene
1: baba agba bi grandfather baba agba
0: ni ebi
1: ni anadugbo ni olori ebi olori ebi olori ebi e ba de si nbe e boya pa eni to ba bi onku
0: egbon to le saju
1: saju aburo baba baba
0: en to ba sa dagba to je eyan pataki ni ni ebi yen ohun lo ma se isomo
1: ohun lo ma wa to ma somo yen loruko to mo bere si ma so loruko wa mu iyo tori iyo wa ni aye adun wa mu orogbo
0: iyen ni pe awon kan wa to ma n ko lo to ma fi somo loruko ni ile Yoruba
1: be
0: e ti so pe iyo orogbo se awon kan mi tun wa
1: oyin
0: oyin
1: ani aye adun sugar won ti ma n lo sugar
0: iyen fun adun
1: iyen fun adun fa yomo yin adun le omi se mo ko seni to le fomi sota wani pe omo yi o ni lota o
0: ko ni lota
1: omi wa because en bi on ba bo fun ba ngbe amomi e ba jeun amomi
0: omi se dodo ke yan le wa laye en ti o ba ro mi mu fun obi ojo meji ko le o ma gba be lo ni
1: o e ti mo ru nkan be yen
0: ti omi
1: omi omi yen wa so oro omi wi pe kon fi omi kon fi
0: Adura
1: fun omo yin. Kon fi se kon fun mi se adura fun omo yin.
0: Mi ko ni lota.
1: Nto
0: bi o mi o se
1: lota. Nto bi o se fun mi o lota.
0: Ben.
1: Mi o lota o.
0: Mi o lota.
1: To ti agbara ba bere bayi. Ibi to ba ri ibe lo nlo o.
0: Ben.
1: O ti wa de wa so wa ti wa fi omi yin si pe pe omo yi o ko ni lota so ni oruko Olorun wa de fun gbadura baba yen gbadura se wa ri omi tan won a gbo mi sile o ma ju owo sinu omi yen.
0: Kini owo pato yen?
1: Owo yen ni won fi somo yen loruko.
0: Ah, won ma fun so.
1: Omo ati baba omo lo je ma wa gba owo.
0: Owo na.
1: Owo yen. Ese.
0: Be kon fi toju omo ni abi?
1: Won fi to be ni kon fi toju omo yen. Wọ́n fi owó yẹn síbẹ̀ pé kán fi owó yìí kán fi tọ́jú ọmọ yìí o.
0: Ṣáwọn nǹkan míì wà tán tún máa ń lò fi ṣàdúrà fọmọ ní ní inú ìsọmọ lórúkọ.
1: Atare.
0: Atare.
1: Atare ó dàbí oògùn ni wípé kò sẹ́ni tá lè ṣe é ní ìkà. Bó ṣe wọ́n tún fatare síbẹ̀. Pe atare ni yo.
0: Ìgbà mi.
1: Kò sẹ́ni tá lè ṣe ọmọ yìí níkà o.
0: Níkà. Wọ́n dẹ̀ tún máa ń fatare yẹn, wọ́n máa fi ń ṣe àdúrà pé bí èso ṣe pọ̀ nínú atare bẹ́ẹ̀ náà ni ọmọ náà ṣe máa ló ṣe máa bí ọ ló ṣe máa bímọ.
1: Bó ṣe máa bímọ bẹ́ẹ̀ ni.
0: Bẹ́ẹ̀
1: ni olóòtú. Òótọ́ ni bó ṣe máa lówó bó ṣe máa ṣe. Wọ́n sọ pé bí atare wọ́n because èso máa ń pọ̀ èso kí ni máa ń pọ̀ gan nínú atare.
0: Bẹ́ẹ̀ni kóró.
1: Kóró máa ń pọ̀ nínú atare gan.
0: Bẹ́ẹ̀ni.
1: So bí àwọn èèyàn tó dẹ̀ ti ń ju owó sínú omi yẹn wọ́n máa ń fún ọmọ yẹn lórúkọ. Ìyá bàbá fún lórúkọ, bàbá bàbá fún lórúkọ, ẹ̀gbọ́n bàbá ìyá fún lórúkọ, àbúrò ìyá fún lórúkọ, ẹ̀gbọ́n bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ ni pé orúkọ ọmọ ó lè tó mẹ́wàá.
0: Nílẹ̀ Yorùbá ọmọ mi pàápàá àwọn ọmọ tó bá jẹ́ àkọ́bí. 20 orúkọ náà máa ní. Oníkálukú orúkọ tó bá dẹ̀ fún náà wọ́n máa fi pè é ńgbà míì.
1: Nígbà míì wọn ò ní pè lórúkọ tí ìyá àti bàbá ẹ̀ ń
0: pè. Bẹ́ẹ̀ni orúkọ tó fún náà wọ́n máa fi pè é.
1: Ọ̀nà tó máa fi pè é. So bó ṣe rí nìyẹn olóòtú. Ó dùn gan.
0: Bẹ́ẹ̀ni.
1: Nǹkan tá wàá ń sọ yìí wọ́n á ṣe oúnjẹ o. Wọ́n á ṣe oúnjẹ oríṣiríṣiríṣiríṣi.
0: Wọ́n á fi ṣàlejò.
1: Wọ́n lè ṣe wọ́n á fi ṣàlejò wọ́n á ṣe ìrẹsì wọ́n á gún yan oníkálukú á jẹun wọ́n á yó dáadáa. Ike ọmọ wáyé. Nǹkan ayọ̀ ni. Then wọ́n á dẹ̀ tún gbé oúnjẹ yẹn káàkiri gbogbo àdúgbò. Pátápátápátá lágbájá wọ́n ṣe kó mọ o.
0: Kó ni kálukú lè máa súre fọmọ náà.
1: Wọ́n máa súre fọmọ náà rẹ̀. Àwọn oní fọ́tò náà wọ́n á wá wọn ya fọ́tò.
0: Ìyẹn di dandan.
1: Àwọn ṣe gbogbo ẹ̀ bẹ́yẹn.
0: Àwọn Yorùbá mọ bá ṣe ń ṣe àṣeyẹ àti pátí.
1: Àṣeyẹ
0: àti pátí. Yorùbá no dey carry last for that one.
1: Rárá.
0: À ń kẹ́yìn rárá o.
1: Rárá.
0: Ṣé wọ́n máa ń mú aṣọ fún ìsọmọlórúkọ? Tàbí kò mọ̀.
1: Àwọn míì máa ń ṣe but kò wọ́pọ̀ rárá. Kò wọ́pọ̀ nítorí nǹkan tá à ń sọ yìí náà o. Àwọn kan wà tí mo gbọ́ pé wọ́n ṣe tí ọmọ wọn bímọ o tí wọ́n gbé sórí ẹ̀rọ àgbáyé yìí kí wọ́n pè Instagram. Tí wọ́n máa sọ o. Tí wọ́n mú aṣọ gidi.
0: Ọ̀bọ́n bá ṣe lówó sí náà wọ́n máa ṣe fẹ̀ sí.
1: Wọ́n á pa màálùú. Ẹlòmíì á pa màálùú. Ẹlòmíì á pe ewúrẹ́. Ẹlòmíì dẹ̀ yálẹ̀ ara ṣé ní kékeré sí ẹ̀. Ó kàn lè jẹ́ pé small chop àti nǹkan tí wọ́n jẹ láàárọ̀ yẹn àti tea àti bread.
0: Ìyẹn ni pé nǹkan tá ipa oníkálukú bá ká.
1: Máa ká.
0: Nǹkan tá pa oníkálukú bá ká ni. Kéèyàn dẹ̀ má ṣe jura ẹ lọ.
1: Kéèyàn má ṣe jura ẹ lọ torí ọmọ àwọṣọ o.
0: Ọmọ àjọ.
1: Gbogbo àwọn tó bá wá síbẹ̀ wọ́n á mú aṣọ wá fọmọ. Wọ́n ṣe gbogbo ẹ̀. Ìyá olóyún náà àmì náà dẹ̀ ti múra yẹn sílẹ̀. Gbogbo aṣọ tó mọ ẹ̀ àwọ̀. Òun àṣọkọ ẹ̀ náà níjọ́ ẹ̀ wọ́n lè jọwọ́ aṣọ kan náà. Àjọyọ̀. Àjọyọ̀. Bó ṣe rí nìyẹn.
0: Ẹ ṣe gan ni ò tẹ là wá lóye púpọ̀ nípa ìsọmọlórúkọ ní ilẹ̀ Yorùbá. Àwọn nǹkan tá a kọ́ àwọn nǹkan tó fi ń sọmọlórúkọ. Ẹ ṣe gan ni tẹ láyé wa epo orógbó iyọ̀ oyin atare owó àti ìsúre oríṣiríṣi. ese gan ni eyin ti en gbo wa eyi tun ni nipa bo se so mo loruko ni ile yoruba very special and very unique Mrs. Silas e se tori pupo pupo pe igba ta ba n pe wa pe yi le je wa ese gan ni o da bo eyin ti en gbo wa ese

0: Scemboa.
1: Anche
2: bene, bene.
0: Awon yon ton wan ko i wisi wa i sin la man ka awon
2: in kont. Iwetan firoshe.
0: Awon iwetan firoshe. Olo tu a ola. E yon le mwo gwa awon fan mails.
2: E yon le mwo le ni.
1: Ikon ni mo sare wo yi. O so ni pa eni yon ko we. So we kwe o ni o mo marun okunrin won de ti je gende won jo ngbe ni agbegbe kan na o na de ti di o na ti dagba die o ti fe ma gbenu le bi 80 years sugbon ninu gbogbo awon okunrin mararun yi ko si kankan nu won to ti e ran lowo bi pe kan ge koriko ni waju ile I can't be being sita. Oh, one will we pay? She or only loan told you, be Judy. I'd be open. I'd be kill only she. Latty Jackie and Moy, Cottonbo, my own low was he.
2: I'm like, but I'll
0: take a sure you call with that. Okunrin marun
1: ton ti dagba
0: won de ni gbe sa
2: sakani lara adugbo na
1: ikan gan awon meji kan gbe nile ko sibe pa meji n gbe nile gende okunrin
0: won de ran lowo
1: won de n sa birun o
0: she ku se ton won dagba ni se nkan to fa ni e
1: emi o
2: iyen o se yan ka ye fi
1: ka ka jo gbe yewu
2: o se yon ka e fi die
0: because
2: o ya yon lenu
0: because gba mi se mo awon ni awon ile mi awon kunrin won je kan sise
1: won je kan sise
2: ki lo de se to rojo kunrin
0: ewa wa ni po wa ni se ni ise obirin ni to ba wa si kitchen wa ni woman rapper ni e kuro nbe ilo nse nbi iwa obirin lo ma le e kuro nbe pe kilo nse nbi igba mi tori mo ti wa ni arin awon okunrin ta n soro oro yi igba mi gan ti eyan ba fe be si se awon ise to ile ni kin se le ti yan gbe dagba bo nile mi
1: ben
0: iya le ile a wo pe a ki lo se iwo okunrin run bi go and do something else ki lo se what are you doing
2: emi ro pe yen ti kase nle ni pe taya ti jo ni so tun se nse ni
0: obirin yen ti pe ti
2: so aye
0: gba ton gbe dagba igba ton un fun awon omo ni se awon okunrin niṣe
2: sha sho se se pe eyan le wo pe boya ngba ta omo yen dagba mama yen o kin yan ise fun won won wa ri bi ise ti mu to ye ka won se rara to ko ti boya ko ṣugbọn ti da boya kan mo pe at least
0: won sha niyawo awon na de ti di
2: baba o ti di dende okunrin
1: yen gan lo ye ka gbe yewo pe se awon na se won ran awon iyawo won lowo
0: won to be kan ma ran iyawo won lowo ni ile na
2: wa ran iyawo mama won na wa ran lowo
0: mama won na ran lowo se mo agba mi o le de suje pe awon mo yen take mama for granted pe a superwoman awon lo nse gbogbo e
2: o le se
0: o lo pack lunch box o lo ba se homework e mo pa awon iya mi nkan ton ma nse fun awon mo won ni won pa lunch box
2: homework
1: iṣẹ́ wa lọmọ fẹ́ ṣe
0: kò sí
1: nígbà tí àbá ti ń bá ọmọ ṣe homework yẹ
0: gbogbo ẹni àwọn fẹ́ kọmọ náà débì kan náà ni
1: kó débì kan
2: iṣẹ́ lóògùn ṣe
1: ṣùgbọ́n téèyàn bá bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn ìgbà wo lọmọ fẹ́ mọṣẹ́ ṣe
2: ìgbà wo ni
0: ìtòótọ́ lẹ sọ but ṣe mọ ìyá ò ní rò bẹ́ẹ̀ gbà mí àwọn òbí wọn ń rò bẹ́ẹ̀
2: ọmọ àwọn ọmọ wọn lọ́wọ́ ni kíyà má jẹ
0: kíyà má jẹ
1: ṣé ìyá nìyẹn ni àbí wọ́n fẹ́ jẹ́ kíyà gangan kó jẹ́ dáadáa
2: wọ́n fẹ́ jẹ́ lójú pálẹ̀
0: ìyá wọ́n fẹ́ kọ́ ọmọ yẹn kọ́gbọ́n wá láti tà ni inadvertently ni ẹ
2: àbí
0: ó máa kọ́gbọ́n wá láti tà ni
1: ṣùgbọ́n nísìnyí tó wá yẹ pé ìyá ló wá ń jẹ ìyá yẹn báyìí kọ.
0: Torí bàbá ti fìyálẹ̀.
2: Ẹ̀mí kọ́lọ̀ ń dẹ́kẹ́ ọlọ́mọ tó láàánú
0: ìrọ̀jú. Bàbá ti bá oníjọ̀gbọ̀n kékeré kan lọ.
1: Ó bá tán.
0: Ẹni ẹlẹ́ni, ó fẹ́ sọ àgbàdéwé.
2: Àbí ṣé kí ìyá yẹn bóyá kó sọ fún wọn ni bóyá wọn ò mọ̀ kó sọ pé iṣẹ́ yìí ti ń le jù fún mi ẹ wá ràn mí lọ́wọ́ àti máa mọ̀ lọ́nìí ó ti ń kà mí láyà ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣe rósítà bẹ́ẹ̀ ṣe máa ṣe bóyá kó lahùn kó má kàn máa bóyá èèyàn lè rò pé bóyá ó yẹ kán mọ̀ nígbà tó dẹ̀ dà pé wọn ò mọ̀.
0: Ṣé rántí gbà tí à ń sọ̀rọ̀ yìí à ń rò pé nígbà tá à ń wo gbogbo àwọn tó kọ̀wé sí wa ká tó mú ilé à ń wò pé àbí ó fi ń ṣe eré ìdárayá ni.
1: Exercise àbí.
0: Exercise.
1: Bó tiẹ̀ fi ń ṣe exercise ó máa ń
2: di. Mo ti ń pọ̀ jù náà. Exercise díẹ̀ díẹ̀ ló ní ìdí nítorí kó máa mọ̀ lọ́nu.
1: Àbí èmi tún fẹ́ wò pé ṣé tí ò bá lè ṣe mọ́ àbí kó náà kó bèrè lọ́wọ́ àwọn tó máa ń gba àwọn oníṣẹ́ ọwọ́ tán ṣe irú ẹ̀ táwọn ọmọ ò bá lè bá ṣe ni.
0: Bó tó wó nìyẹn.
2: Owó máa sanwó ẹ̀ ni.
0: Ó máa sanwó ẹ̀ ni. Ẹ
1: tó jẹ́ pensioner.
2: Pensioner ó máa sanwó ẹ̀ ni.
0: Àná náà ló ṣe ń kọ lẹ́tà ìwé sí wa.
2: Kó la ò bá ọmọ yẹn ni o.
0: Torí ṣẹ̀mọ̀ àwọn tó fẹ́ tó jẹ́ pé ọkọ̀ òyìnbó ni. Àwọn ọmọ tán tún dàgbà ń bí wọn mi kì í ṣe pé mò ń sọ pé àwọn ọmọ wa da ju àwọn ọmọ wa bí àwa ta dàgbà ní overs a da ju wọn but àìní family sense of family ká máa tọ́jú àwọn family. Àwọn ọmọ yìí tán wọn bá ti lọ wọn ò wẹ̀yìn o.
2: Lọ́pọ̀lọpọ̀
0: gbà wọn ò wẹ̀yìn o.
1: kí ló dé
0: culture ni.
1: Àwọn òyìnbó tá a bá ń bí àwọn kan náà sì wà tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn tí wọ́n sì máa ń ṣe ti
2: máa tọ́jú ẹbí tọ́jú ara.
1: So ìyẹn lèmi fi wò wípé ẹ jẹ́ ká bá wọn dá sọ̀rọ̀ yìí pé kí ni àmọ̀ràn tá a lè dá láti fi ran obìnrin yìí lọ́wọ́ kí làwọn nǹkan tó lè ṣe.
0: Bí a kò pe family meeting kó dẹ̀ sọ fún àwọn ọmọ yẹn pé òun ti ń dàgbà ojú wọn lè fọ́
2: kó láyé wọn
0: pé òun máa pé tí
2: òun ò lè máa ṣe iṣẹ́ ìmọ̀ ẹ̀ràn òun lọ́wọ́
0: kí ni tí Yorùbá ọgọ́rin ọdún òun ti fẹ́ẹ̀ pọ́ ọgọ́rin ọdún.
2: Àbẹ̀rù ń báyà pé tó bá lọ sọ bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn àwọn tó ní nǹkan ṣe wọ́n ti máa sọ sí òmù náà máa bẹ̀rẹ̀ sí máa wá.
0: Torí ìyẹn tún wà ń bẹ́ẹ̀.
1: Ìyẹn náà tún wà ń bẹ́ẹ̀
0: o.
2: Bóyá nǹkan tó ń ṣe fọ́hun ni ẹ. Torí kọ́ máa lọ sọ.
0: Kó pe meeting kó sọ fún wọn. Kó dẹ̀ ni pé òun fẹ́ kọ́ máa ràn òun lọ́wọ́ pẹ̀lú báyìí báyìí. Kọ́ dẹ̀ wá fẹnu wọn sọ pé àwọn ò ṣe.
2: Àwọn ò ṣe.
0: But ṣé ìyá torí nǹkan tó máa ń ṣẹlẹ̀ nípa kí ni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń sọ lóyìnbó lédè òyìnbó ni pé ìgbà míì tí àwọn èèyàn wọ́n mọ̀ pé nǹkan táwọn ọmọ yẹn máa ṣe ni pé wọn ò ní ṣeṣẹ́ yẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: Bọ́ wọn ò fẹ́ káwọn ọmọ yẹn sọ sójú wọn. Torí yẹn gan ló máa break out wọn. Pé ó bẹ́tà kan wà in denial. Pé well mi ò mọ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ ràn mí lọ́wọ́ wọn ní time. Bó ta bá lọ sọ fún wọn tán á ní pé
1: àwọn ò ráyè.
2: Ìyẹn gangan ló
0: máa dùn wọ́n jù. Bó bẹ́tà kí gbogbo wa máa ṣe bíi pé ẹ busy ni. Nìní ṣe ń ṣiṣẹ́ yìí. Mo máa ń rí ní àwọn àgbàlagbà ń gbà mí pé ọ̀ràn yẹn ó máa ń break torí pé wọ́n á rí pé àfọwọ́fà díẹ̀ wà lọ́rọ̀ náà kọ́mọ yẹn ṣe di irú nǹkan tó dà. So ó máa ń ṣòro fún àwọn náà òun náà ṣe máa ń forí tì lọ bẹ́ẹ̀. Ó ṣòro ọlọ́run
2: kọ́ lọ́ọ́ ṣàánú wa. Èyí tẹ́ wá sọ yìí ni pé kọ́lọ́run ṣàánú wa kó ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú bá ti ń tọ́ ọmọ. Wọ́n rí pé àpẹẹrẹ táwa gan fún àwọn ọmọ ẹ̀ wọ́n ríran wọ́n mọ̀ nǹkan tá à ń ṣe báwo làwa gan ṣe ń hùwà sí àwọn àgbàlagbà tó wà ní sàkání wa àwọn òbí tiwa náà àti àwọn ẹbí àtara wa tó dàgbà. Àwọn ọmọ náà báwo la ṣe ń ṣe àkẹ́ wọn ní àkẹ́ bàjẹ́ torí ìyẹn náà wọ́pọ̀ ọmọ mi ò gbọdọ̀ sílẹ̀ ọmọ mi ò ṣe jọjọ ìyàwó ọ̀dọ̀ jẹ́ ẹyin àwọn nǹkan kékèké ṣọmọ kọ mọ jẹun kó dìde nídìí oúnjẹ kó má lè dàgbé abọ ẹ lọ sí inú ilé ìdáná kó fọ abọ àbí kó tò sínú dishwasher àwọn nǹkan kékèké bẹ́ẹ̀ ọmọ láti mọ ó níṣẹ́ tó iṣẹ́ lògùn iṣẹ́ ẹni tí ò bá mọṣẹ́ ṣe iṣẹ́ ló máa pakú
1: nǹkan tí mo tún wá fẹ́ sọ ni pé ṣé àwọn ọmọ yìí sẹ̀ níbi ilé tí wọ́n tán wà ṣé wọn kì í ṣe nǹkan kan
2: ẹ̀rí yẹn sọ olótùú
1: wà á dìs àwọn náà wọ́n á máa ṣe nǹkan iṣẹ́ díẹ̀ díẹ̀ nínú ilé tí
2: wọ́n bẹ́ẹ̀ ni wọ́n á mú ọlọ́ọ̀nù wọ́n á gbé kinní síta àbí wọ́n á ṣàpèyàn tó máa mú ọlọ́ọ̀nù tó bá tiẹ̀ lè gé koríko.
1: Nǹkan tí mo fẹ́ sọ náà ni pé àbá ní tó bá ṣe family meeting kó béèrè tí wọ́n bá dẹ̀ sọ pé àwọn ò ní time láti lè bá ṣe ó lè sọ pé ìgbà náà ẹ gba ẹni tí ó máa bá mi ṣe.
2: Àbí
0: kán dẹ̀ da owó.
2: Wọ́n dá owó kó má di pé
1: kó má di pé ìyá ni wọ́n máa
2: ìyá ló tún máa
0: sanwó ẹ̀. Ọ̀ wọ́n á sanwó a few weeks àbí a few months then later ìyá ló tún máa sanwó ẹ̀. Ẹ má fi wálẹ̀ o a fẹ́ sáré gbọ́ fẹlá kùtì fúnra ẹ̀.
2: Àbámi ẹ̀dá.
1: Ransom kùtì.